0: Orúkọ mi ni Nathaniel Ademide. Emi ni mo jẹ́rìí ní 2 months ago pé Ọlọ́run ṣe mọ́tò fún mi. Ní last year September, October, ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé ibibi main auditorium. So bàbá mi wá sọ̀rọ̀, wọ́n sọ pé àwọn fẹ́ ra transformer. Mo ṣáà sọ iye tó kù ṣá. So nínú owó business mi, mo ṣáà ṣe ìwọ̀n tí agbára mi lè ṣe. Wọ́n á fi owó yẹn sọ
1: wípé. Mọ́ńbọ̀ ṣiṣẹ́ gbọ́ nǹkan. Sísítà ìlọ́jáde ń jò ní ipò ń ra mọ́tò, ẹ̀yin tẹ́ ẹ bá rántí. Tọ́ ọ bá rántí ọ̀wà jọ nù. Lẹ́yìn ìgbà tí wọ́n sì sọ bẹ́ẹ̀ tán, wọ́n wá gbọ́ tí mò ń sọ pé a sì fẹ́ ra transformer o, tọ́ọ̀tì fẹ́ ra transformer, nílò transformer o. Bí mo ní a nílò gbálẹ̀, àwọn kò dìde náà ni. So àwọn náà wá jáde, wọ́n mú owó látàkò wọn. Wọ́n ní ẹ bá háàdì owó yìí. Nínú owó ọjà rẹ̀ ni o, ibi wọn bàdé nìyẹn. Ọya ride on.
0: So nǹkan tí mo wá fi orí owó yẹn sọ ni pé kó tó di bẹ́ẹ̀dẹ̀ mi ọdún yìí, ipe kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní one of the biggest perfume store in Ibadan.
1: Nice. So bọ́bọ̀ èló ni owó yín? Ẹ mọ̀ bínú pé mo fẹ́ béèrè owó tẹ san lọ́jọ́ yẹn. Èló lẹ kó fún mi?
0: ₦1,000,000 ni sá.
1: Ó ti sùn. Kò síṣẹ́ tó pe owó mi ò ní ta lọ́fẹ́ fọ́nà ní 500, ta lọ́fẹ́ fọ́nà ní 1,000,000. Ọkàn rò láti inú ẹ̀ ni pé chọ́ọ̀tì mi ni bí mo lè fele ìṣírègùn. Kí ló wá rí nkiri rìsọ́ọ̀tì ẹ̀? Wọ́n láwọn fẹ́ big shop.
0: So mo ní pé mo fẹ́ big store, big, one of the biggest perfume store in Ibadan. So ìgbà tó di April, owó mọ́tò yọ.
1: Owó kí lọ yọ?
0: Owó mọ́tò.
1: Nice.
0: So gbogbo tọ́ọ̀tì mi ń pẹ́ ìgbà tí mo ti ra mọ́tò pé ìbò ni mo tún ti fẹ́ rí owó láti gba store. Mo sì ní díẹ̀ ní service mi. Bọ̀ mo ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣàánú fún mi láì ní tẹnìkan nínú. Bí Ọlọ́run ṣe gbé ìrànlọ́wọ́ bó ṣe ṣe fún mi, Ọlọ́run ṣe fún mi.
1: Láì ní kíni lọ?
0: Láì ní ìrànlọ́wọ́ ẹnìkankan nínú.
1: Ìrànlọ́wọ́
0: Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ṣe. Bẹ́ẹ̀ni sá. Ọlọ́run ṣe fún mi ju bí mo ti béèrè lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ipe lára owó business mi tí mo yọ tash díẹ̀ níbi bẹ̀ tí mo fi fún Ọlọ́run. Ọlọ́run ra mọ́tò fún mi. Ọlọ́run tún fún mi ní one of the biggest perfume stores in Ibadan. Mo dá gbogbo ọpẹ padà fún Ọlọ́run láàárọ̀ yìí.
1: Ẹ jẹ́ ń wo ṣọ́ọ̀bù wọn. Let me see. Èyí ò ṣe
2: kékeré.
1: O ti rí nǹkan. Ẹ̀wọ̀n tí 1,000,000 lè dà káà jáde láì ní ọwọ́ ọkùnrin kankan. Ẹ jẹ́ àlọ́ George. Ẹ pàdé mi ní ìsìn ní fẹ́rẹ́ ń jogi lórí Facebook 6:30. Ẹ̀yin àyànfẹ́ ó ṣe kókó kò já pàdé. Òní ni wáhùn wọn ràn mí ṣe sí. Ẹ mú àbẹ́là yín tẹ́ ẹ bá ń bọ̀ ní chọ́ọ̀chì ni náà ìlàbẹ̀rẹ̀. Ẹ mú intervi break wà á gbá àwẹ̀ lónìí. Àwọn ọmọ kéékèèké ni mò ń gbọ́ testimony wọn. Kò sẹ́ni tó ní ọ̀yọ́nu owó ọjà rẹ̀. So lè yọnu owó yìí kó o fi san rẹ má jẹ̀mú lónìí. So lè sàǹdà mẹ́wàá. Our God is not a rubber. Ọlọ́run kì í jalè, kì í jàyàn gbé. Wọ́n jẹ́ káwọn onísọkúso kó bọ̀. Wọ́n fẹ́ gbá wọn ni. Wọ́n fẹ́ ṣe kinní kan ni. Láì ṣe pé mo ní ọlọ́ mọ́ wá. Ọ gbọ́ pé chọ́ọ̀tì nílò transformer. Ó sì lọ yọ owó jáde látòwú ẹ̀. Ìdáwó ṣọ́ọ̀ṣì láyé ń rí. Ẹ rí ìnáwó. Olùfẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ san rẹ má jẹ̀mú yín lónìí. Mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé tó sùn keje yóò pé ọjọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sàn dá mẹ́wàá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ san rẹ àánú. Ẹ gba count number church. 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ìyẹn nìkan kọ́ bí èèyàn ò bá wọlé lo eléyìí. 2017-42-90-47 Comfort Life Mission International ni ẹnu ògbé jáde. Kàn dánwò kó wá wo tọ́lọ́ lè ṣe. Kàn mú nǹkan kan láti inú owó rẹ, láti inú owó ọjà rẹ. Ìwọ náà fi bẹ̀rẹ̀ sí irú ẹbọ májẹ̀mú. Mo ráwọn tó jẹ́ pé bá a ṣe bẹ̀rẹ̀ báyìí tí èpè ọjọ́ méje ni wọ́n máa ń rú ẹbọ. Ẹbọ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Já fowó ẹ̀ ṣe nǹkan tó lọ́hùn. Já fìdá mẹ́wàá ẹ̀ ṣe nǹkan tó lọ́hùn. A síde women convention ti wọlé dé báyìí. Gbogbo tẹ́mọ̀ bọ́ lọ́sẹ̀ yìí títí ó fi di on the 12th. Ní tẹ́mọ̀ bọ́ ìròyìn ayọ̀ ni. Lágbára ẹni tó láyé àtọ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ mọ̀ bọ́ ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn mọ̀ bọ́ ẹ wá kúnlẹ̀. Ẹnìkan ní wòlé ẹsẹ̀ bíbélì wo láàkà lónìí. Ẹ jẹ́ parí ìwé Isaiah chapter 61 títí wọ 66.
2: emu kandu yen ja lo church but e koko pade mi lori Facebook na ha gbogbo eyan omo Olorun ti won bi loni da eyin te mark wedding anniversary yin e je nfi gbagbo gbadura fun yin so raye ton ba lo yi orire ni wa se wa gbadun aye wa tun gbadun aye tin bo happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 E send the message in ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you
3: These people today active. Them they give me joy. No be small.
4: Oh yeah, now here we go. Here we go. Why them no go there active? When did they always listen to Flanger? We want Ubonga OAP. Good life, the spectacular. Oh my yakayaski, miti yaski, took baski, the pile. Ishak you. Say. Them no they use clear eye, they do run so. Now get the monotone and get the advantage. If you want to tori your lover,
5: then with Flanger.
4: Faji time, Mko.
5: Then with Flanger.
4: Nakana.
5: Then with Flanger.
4: Oh boy, where my tally number now?
5: Listen to Flanger.
4: Plus milky time with too much sauce all day. Campe on top Flanger with good life. This spectacular. Listen to Flanger from Monday to Friday from 6 p.m. to 10 p.m. On top station, we make sense like sentence. The headquarters of Afrobeat, Niger FM 92.7, Port Harcourt.
6: Make we Flanger.